0: ẹ káàárọ̀ ẹ kojú mọ́ tòní mo gbàdúrà pé ààbò ọlọ́run yóò máa dájú lórí wa ìpinnu ọlọ́run fún wa ní ọjọ́ tòní yóò wá sí ìmúṣẹ ọ̀nà ojú fún yín ní àárọ̀ yìí ni wípé kí olúwa kó tan ìmọ́lẹ̀ kí ìmọ́lẹ̀ rẹ̀ kó tàn sí ayé wa kó tàn sí iṣẹ́ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ṣe sọ nínú ìwé mímọ́ genesis orí ìkíní ẹsẹ̀ kẹta ọlọ́run sì wípé kí ìmọ́lẹ̀ kí wà ìmọ́lẹ̀ sí wà gbogbo ohun tó ṣókùnkùn nínú ayé wa ọlọ́run yóò tan ìmọ́lẹ̀ sí ẹjẹ́ ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ ká di òpó ọlọ́run mú ẹ̀jẹ̀ ká máa ká ọ̀rọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀ ẹja jẹ́ olóòótọ́ gbogbo àdúrà lọ́wọ́lọ́ yìí pé bí ẹ ṣe ń jáde lọ ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sínú ayé ògùn ọlọ́run kó búyọ nínú ayé ebi adémìdé ayégúsì.
1: alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah adọ́pẹ́lọ sí ọ̀dọ̀ ọlọ́run àtọ̀rọ̀ kí àti gẹ̀fà nabi sallallahu alayhi wa sallam àtàwọn alẹ́ àtàwọn sàhábà àti gbogbo àtàntẹ́lẹ̀ ojú pàṣẹ àwọn adájọ́ gbẹdẹ alkiyama kíkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run àlàáfíà ọlọ́run kò máa bá fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa kí ọlọ́run ọba àlékí ọlá kò ṣàlékún dáadáa wa ní èyí tí a fi ṣini létí láàárọ̀ yìí òun ni alámọ̀dí nípa ìbẹ̀rù ọlọ́run allah subhanahu wa ta'ala ojú ìyá wípé ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun apẹ̀yìntẹ́jọ́ olùwà gbódodo báyọ̀ ọlọ́run ọba bó ti tọ́ àti lódodo bó yẹ kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ọba torí kẹsì gbọ́dọ̀ fayílẹ̀ àfi nípẹ̀ tó gbà tán fún ọlọ́run ọba àlékẹ́ ọlá ọlọ́run yóò máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa yóò fi àbò rẹ̀ bò wá yá lọ rí àbọ̀ rí allah subhanahu wa ta'ala yóò pin wa nípe dáadáa láàárọ̀ yìí fún àjọ kan rẹ̀ ọlọ́run la hawla wa la quwwata illa billah.
2: Ojúmọ̀ rẹ o, ilẹ̀ tó mọ́ wa lónìí, ojúmọ̀ ayọ̀, ojúmọ̀ ìdùnnú, ojúmọ̀ àlàáfíà, ojúmọ̀ bùkún, a ò ní ṣàìsàn, a ò ní kàgbákò, a ò ní báláyé fọwọ́ tí, àwọ̀ títò tó wá mú wáyé ni ó mú rọrùn. Ọ̀rọ̀ wa ò ní dojúrú o, ọ̀rọ̀ wa a bọ̀ sí déédé, a máa ṣe é ṣe fún wa, àtàjèrè ọjà fáwọn tó ń tajà, dẹ́rẹ́bà ọkọ̀ lójú pópó àtàjèrè, gbogbo àwa tá à ń ṣiṣẹ́ lọ́tùn lósì láá jèrè iṣẹ́ wa. Orúkọ mi náà ni Ṣẹ́gun Ògúnjọ́bí.

fẹ́ fẹ́ ni báyẹn jẹ́ kí a lọ darapọ̀ pẹ̀lú ìṣèlú afẹ́mi Emmanuel lórí ọ̀rọ̀ Ọlọ́run Turning Point láàárọ̀ ọ̀tọ̀.

ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí kalu àwọn ọmọ wa ní ìlòkulò ọmọdún mẹ́jọ sókè èyí tá a torí ìlòkulò ni àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀ àsìkò ká wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tá a ṣẹ̀wọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwọn ìyá nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ ọkùnrin ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa jẹ́ ká lu àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí jẹ́ ká rí dájú pé a lu àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yan kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn láti iléeṣẹ́ Radio 1 103.5 FM.

àtúpalẹ̀ àwọn ènìyàn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ wá ni wá, ilé toko lọ́ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá kó lórí ètò wa, wàràwàrà ni ó tà, nítorí ẹ tà ló kọ́kọ́ ń kọ́mọ ẹranko gbogbo.

0: báwo la ṣe fẹ́ ṣe tí ó bá tó bí àádọ́ta ọdún sí nílẹ̀ yìí tédè wa tí ó sì máa fẹ̀ kálẹ̀ dé táwọn aráàlú ilẹ̀ òkèrè tí wọ́n máa ń fowó kọ́ tó pàdé òyìnbó ní pápákọ̀ òfurufú tí ó máa ní sálàáfíà lẹwà àwọn ọmọ rẹ̀ ń kọ́ èèbó ni aláwọ̀ funfun èèbó aláwọ̀ funfun tí ó tún máa kí yín pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta táwa sì wá ń sọ lọ́dọ̀ wa kí ni ìgbìyànjú yín mà kí lè róńgbà tiyín lórí èdè wa èdè yorùbá èdè abínibí wa pé kó má baà dì mí rí àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè tí wọ́n mọ ohun tó lè padà ṣe tí wọ́n mọ ewu tó ń bẹ nínú kéde ò sọnù èdè mi ò ní sọnù láṣẹ ọba mi òkè bó bá tásìkò ẹ bọ̀ wá dá sí.
1: sọ èrò ní kọ́kọ́ jẹyọ sí ni lọ́kàn èdè láti fi ń de èrò ìdí abáwá táwọn yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rèrè lérò ẹni bá ń rèrè lérò a máa ṣe.
0: ẹ ti gbọ́ nínú ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní òun ni ìròyìn yíwà o níbi tí wọ́n ti sọ wípé àwọn ìpínlẹ̀ 31 states wọ́n ní òbítíbitì owó báyìí òun náà ni wọ́n máa lò láti rí wípé wọ́n ti fi ń ṣe ètò kí ààbò àlàáfíà kó wà láwọn ìpínlẹ̀ wọn káàkiri o kó sì má sí wípé ìjínigbé ń wáyé àwọn ìpínlẹ̀ tí wọ́n tò bẹ̀rẹ̀bẹ̀ sínú ìwé ìròyìn the punch ẹ bẹ̀rẹ̀ sí mú láti ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó Kogi ìpínlẹ̀ Plateau Bauchi àtàwọn ìpínlẹ̀ míì ẹ lọ kà á láàrin oṣù mẹ́fà wọn ni owó rọ̀gùnrọ̀gùn báyìí òun náà ni wọ́n ti lò láti fi ṣe ètò ààbò ẹbẹ bá ń gbọ arúgbó kéṣù máṣe ẹyìn nínú ìwé ìròyìn the punch yìí náà òun ni àjọ ndlea wọn ni àwọn mẹwàá báyìí ni ọwọ tẹ ọgbẹni babafẹmi tó jẹ agbẹnusọ fún àwọn àjọ dídènà gbígbé ògùn olóró káàkiri lórílẹ̀-èdè nàìjíríà tàbí mímu àwọn nǹkan bẹ́ẹ̀ ndlea ni wọ́n ní nípínlẹ̀ èdò ọwọ́ ti tẹ àwọn mẹ́wẹ̀ẹ̀wá wọ́n dojúkodò wọ́n wọlé hoyì nígbà tí ọwọ́ tẹ̀ wọ́n ní àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí ọwọ́ tẹ̀ náà ló jẹ́ pé inú ìpínlẹ̀ èdò náà ni wọ́n ti mú wọn láwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ káàkiri tó jẹ́ pé àwọn ò tata wọn ò tagi bẹ́ẹ̀ náà ni wọn ò ṣòwò à ń taṣọ tàbí kátàkúpà ṣùgbọ́n ohun tí àwọn yàn láàyò láti máa fi ṣe òwò òòjọ́ tiwọn òun náà ni àwọn ẹrù tó lòdì sófin orílẹ̀-èdè nàìjíríà kokéènì ǹjẹ́ ẹ ti gbọ́ orílẹ̀-èdè United Kingdom wọ́n mà ti ń kọ omi nù ọ̀rọ̀ kanlẹ̀ kan baálé yóòbá ní bó bá pẹ́ bóyá a kan jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ń òkúkú débẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ mi ni mo jòkóó sápá ibi tí mo jòkóó sí o nínú ìwé ìròyìn Nigerian Tribune èyí tó jáde láàárọ̀ tòní náà ni ìròyìn wà nígbà tí United Kingdom tí wọ́n ní ọ̀rọ̀ yìí tí wọ́n ń kan àwọn lóminú o torí pé ojútọ̀rẹ́ ẹni ojú ò tí yàn wọn ní àbòsí àtàìnísìjú gbà òun ló ń bẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀dà bá sì bá wà tí ò bá wá nítìjú wọn nírúfẹ́ níbẹ̀ ó yẹ ká ó ní àwùjọ ibi tí wọ́n máa ń ṣí irú wọn sí o ìwọ́n ní ó yẹ kíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ náà ni nba àwọn náà ń ṣe kìlọ̀kìlọ̀ ìyẹn ẹ̀ka tó ń mójútó ọ̀rọ̀ ti ètò ìdájọ́ lórílẹ̀-èdè nàìjíríà wípé ṣe rí bí vaas challenge yìí gbogbo tó lè máa dojúkọ ọ̀rọ̀ ètò ìdìbò lọ́jọ́ ìdìbò tó máa ń dúró gẹ́gẹ́ bí ogun lóríta àṣeyọrí ní gbogbo àsìkò tá a bá fẹ́ dìbò pàápàá lórí ọ̀rọ̀ bí vaas yìí ẹ tètè rí pé ẹ ti yanjú ẹ̀ ẹ̀ka ètò ìdájọ́ náà ti ń sọ ọ́ sílẹ̀ o ẹ rí i pé ẹ yanjú ẹ kẹ ẹ palẹ kó tó di pé a péjò torí pé kì í ṣọjọ àjò báyìí lè yàn ó ṣẹ máa wá ẹyìn bíléèdì tí ó máa wá fìrí èkánná èèyàn máa ń para gbaradì sílẹ ni o ẹni tó lóyún oṣù mẹjọ sínú kò yẹ kó tún wá kọlá tí ò bímọ kó ṣẹ máa wá ni ẹ dákun ẹ bá wàrà táwẹ ni ọlọrun kó bù àṣírí gbogbo wa wọn ti ń ṣe kìlọ̀kìlọ̀ ọ̀rọ̀ yìí o wọn níbẹ̀ ihun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀sùn òun náà ló jẹ́ káwọn èèyàn máa wòye wípé irú nǹkan yóò gbọdọ̀ wà kó tún kù sílẹ̀ títí di àsìkò tá a ṣe ètò ìdìbò àpapọ̀ lórílẹ̀-èdè nàìjíríà yẹn ìdìbò ààrẹ lọ́dún 2027 ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ohun tá a

0: lọ́wọ́ àwọn ọ̀wọ́ àjọ kọ́sítọ́ọ̀mù àjọ aṣọ́bodè lórí ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn ẹnu àlà orílẹ̀-èdè nàìjíríà náà ni wọ́n ní ó dín mọ́kàndín ní irinwó 399 ni revenues táwọn gbà tí wọ́n ní àwọn gbà táwọn sì kó lọ sọ́fíìsì àwọn wọ́n ní àwọn tó jẹ́ wípé owó tí àwọn mọ̀ ọ́ ṣe òun náà ni kí wọ́n máa ra àwọn nǹkan ìjà olóró wọlé sórílẹ̀-èdè nàìjíríà láìṣeṣù láìṣẹjà ẹgbọ́ láìbáyàwó èèyàn ra nǹkan bẹ̀bọ̀ látọjà láìraṣọ fáyà ní èwo ntìbọn àmọ́ àwọn àjọ tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè nàìjíríà ni ọmọ tó ní màmá òun ò ní sùn lọ̀rọ̀ tó ń bẹ́ ńlẹ̀ yìí o agbẹnusọ àjọ àwọn kọ́sítọ́ọ̀mù tí wọ́n fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wọ́n ní ọmọ náà òun gọ́gọ́ fúnra rẹ̀ ò ní fi ojú kun lábẹ́ bó ti korí o torí wípé lémọ kágbó làwọn tí ìṣàwó wọn lóde lé wọn kágbó làwọn ò máa fi bá wọn fà á lójoojúmọ́ EU wọ́n ti ń sọ̀rọ̀ wípé owó 1.5 million emergency aid for Nigerian cholera owó tàlùtàlù owó tùlùtùlù owó tàbùàtàbùà táwọn fi ń ṣe ìrànwọ́ fún kí àìsàn onígbá méjì kólẹ́rà kó má ba ráyè dúó lórílẹ̀-èdè nàìjíríà nínú ìwé ìròyìn Nigerian Tribune tí wọ́n to ìròyìn ọ̀hún sí bẹ̀rẹ̀bẹ̀ náà ló wà láàárọ̀ tò ní o wọn ò náwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n wọ́n sọ wípé bá a bá ti kọ́mọ nírìn dé ibì kan ó yẹ kí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ fúnrara ẹ̀ kó lè gbé ìgbésẹ̀ tó tọ́ àti tó yẹ kóhun náà ó sì lè máa lọ kọ́kàn àwọn tí wọ́n tọ́ láti kékeré kóhun náà ó dàgbà lójú wọn kínú wọn ó sì máa dùn. Ǹjẹ́ ẹ ti gbọ́ lórí pension arrears owó àwọn owó kan tó jẹ́ wípé a ti ṣiṣẹ́ a ti fẹ̀yìntì ló jẹ́ kí àwọn ó fẹ́ bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn lọ sí defence ministry lọ sí ọ̀dọ̀ mínísítà àti ilé tó jẹ́ ti ilé àwọn ọmọ ogun defence ministry àjọ ọ̀hún wọ́n ní àwọn ó lọ ṣe ìfẹ̀hónúhàn ń bẹ̀ o àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ní àwọn owó àwọn kan tó yẹ kí wọ́n ti san fún àwọn ògbọ́ ká lọ bẹ́ẹ̀ làwọn ògbọ́ rè wá lórí ọ̀rọ̀ yìí kí ló ti dé kí ló ti jẹ kí ló ti jẹ́ gangan àwọn ọmọ ogun tí wọ́n ti ṣiṣẹ́ kọjá lórílẹ̀-èdè yìí ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ lè máa fèní dèní kẹ máa fọ̀la dọ́là torí wípé àwọn làwọn ṣiṣẹ́ ẹjá àwọn òṣìṣẹ́ àwọn ẹ má jẹ́ àwọn ó dòkú kẹ tó máa wá rántí àwọn kankan tí ò yẹ àbí kẹ máa wá bẹ́rí ọlọ́run kò ṣàánú wa lórílẹ̀-èdè nàìjíríà. Nípínlẹ̀ ogun Buhari estate Amosu ó padà wá ó tún dé padà gómìnà àná nípínlẹ̀ ogun wọ́n sọ̀rọ̀ lórí wípé ibi tá a yọ kalẹ̀ fún tí wọ́n fi sọrí ààrẹ àná lórílẹ̀-èdè yìí ìyẹn nígbà tíjọba ìpínlẹ̀ ogun àádọ́ta ọdún tí wọ́n ti gba òmìnira Muhammadu Buhari estate òun náà ni wọ́n pe ibùdó yìí o wọ́n ní gómìnà lọ́wọ́lọ́wọ́ ọmọọba dàpọ̀ abiodun wọ́n bẹ̀rẹ̀ àwọn àkànṣe iṣẹ́ níbẹ̀ bóòlẹ̀ ti wá pin tó fi jẹ́ wípé yóò dá àwọn ibì kan tí ò ní dé àwọn ibì kan ọ̀rọ̀ yìí wá di nígbà táwọn àgbà méjì tí wọ́n bá dojú ọ̀rọ̀ ọkọ ara wọn ṣe é mọ̀ wípé ọmọ kéékèèké àgbà ló mọ̀dí ọ̀rọ̀ ọmọ kéékèèké wọn máa ń dákẹ́ láwọn agbọn ọbẹ̀ yẹn ni ẹjẹ́ ń dátọ́ mi ti ń bá padà dé ǹjẹ́ ti gbọ́ ń tẹ̀ ẹ́ síwájú àmọ́ gómìnà ìpínlẹ̀ ogun ni ẹ pinre ni ẹ láàrin bíi tilé ọlọ́fà mọ́jọ́.
1: awon mo wa eyin obi e je ka ri pe a lo awon mo wa ni ilokulo omodun mejo soke eyi ta gbe gbale lori ilokulo ni abi eyi ta han lo se omodo asiko yi ni awa le fi fe han si won ka toju won ka ri pe won lo si ilewe tabi kose owo ki won le ni ojo ola to dara ki won le daso asiri bo wa nigba ta wa na ba dagba tan ojo ola yen gan ni koko fun awa obi nigba ta ba le sise mo ta ti domode pada ki won le wulo fun wa ni ojo ola wa ni awon omo wa abi omo ta fun ni ojo ola ta je ko kawe tabi kose owo nje o le wulo fun wa e ma je ka lo awon omo wa ni ilokulo ki ni won le dun si wa eyin obi e je ka ri daju pe a lo awon omo wa ni ilokulo ka sise funra wa ni isin yi ka toju awon omo wa ki won kose ki won si kawe yanju ki won le wulo ni awujo ojo ola wa ni won e je ka toju won ikede wa lati le ise radio 1103.5 fm
0: gbagbe pe tabade abala gbeyewo tabade abala gbeyewo laaro tuni kini ohun ti a gbeyewo ohun ta gbeyewo na ohun ni oro eyin edewa my language my identity bawo la se fe se ti o fi ni dimeri awon ojogbon awon ti won mo eyin ewu to le wa nbe awon professor awon ti won se philosophy ni won so wi pe ewu nbe loko longe omen longe furara e ewu ni won ma pe wa egg under fire over 2026 resort allegedly ninu iwe iroyin the punch to jade laaro toni ohun ni iroyin yi lo tono soju kekeke o nibi ti won tin so wi pe the West African Examination Council is facing growing secretary oyinbode olorun sanu wa nbe lori wi pe awon oruko ti won ye oruko ti won te sigboro wi pe won se daada ninu awon ti won ka iwe se idanwo ohun money technically there's an issue abi there was ni pe issue wa o papa lori computer database testing eleyi ti won se won ti bere si ni fi esun kan awon ilewe orisirisi ti bere si ni soro awon oludasile awon ilewe ti bere si ni fi ehonu han lori wipe ajo wa eki koko ni gbomi ko gbeyin tori wipe awon mo ni salaisun mo ni salaiwo ko wa dijo odunwo ki wi ki computer te ko le fun won ko ma se segesege ke si wa ro wi pe ori awon omode won yi na lo ye ki iya ayo se daada to ni won ma wa pada wa da iya ohunle inu owe iroyin the punch to jade laaro otuni ohun ni iroyin ohun n lo to ara ikale si nje ti gbo kabiyesi gba baba lalejo baba agba baba lalejo baba kabiyesi le inu owe the punch to jade laaro otuni ohun ni iroyin ohun to ara ikale si nje ti gbo kabiyesi gba baba lalejo baba agba baba lalejo baba kabiyesi olota ati luota arole igomode Israel Majesty Oba Professor Abdul Kabir Adeyemi Oba Lalege ni won ma gba lejo a igba kan lorilede Nigeria iyen baba Matthew Olusegun Obasanjo Ogbogbondu Ebola Owu omo lowo oduru omo ajifepesere o ni bi abe kabiyesi ni bi awon eyan ba sadi ogba oba na ni awon bi ti won man lo ba ni bi ibewo laarin ara won tira won ati ile eko Bells University to nbe ni ilu Ota bi ti won ti se abi sira won ti won wa ki kabiyesi lafin be na ni kabiyesi na ki baba wi pe e ma se e ku abewo agba oni to nlile baba na si tun fi ewu ori sadua wi pe kabiyesi a pe lase won o da wa o won wa pelu awon entore won ti won je alaba sisepo pelu won ni ile eko ohun ti won si so ipari biribi ti ile eko ohun to ti ko ilu Ota ati idagbasoke ti o ti mu ba ilu Ota ni apapo inu iwe iroyin News Direct iyen ni iyen ti temi lowo laaro otuni mu nbo nje ti gbo on tesiwaju.
2: Now, you can take advantage of the sports and outside broadcast services of FRC Lagos Operations.
3: That's right. Let's cover your live or recorded events from school, inter-house sports, corporate meetings, church activities.

0: ọmọ Yorùbá àti sọ Yorùbá mọ́ ní Bọ́lá àti Wòlú.
1: Ìdí tèmi sà. Yóò ṣe kí ni ni mi ń bo hello.
0: Hello ma.
1: Ọgbẹ́ni Alaba Peters, òfin nìyẹn, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ti pè wá lẹ́ẹ̀kan, ẹ̀fà yìí lè fẹ́ bí o sì pè wá wọlé, ẹ̀fà yìí lè fẹ́ lómi. 0704-73341 ni ojú òpó tí ẹ lè gbà láti dé. Ẹ̀hun tá a sì ń wò láàárọ̀ tòní látọ̀dọ̀ olóòtú ẹ̀ka àgbéyẹ̀wò tààrọ̀ tòní Charity Mbata. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ o. Àwa ti gbé ìpè yín ṣùgbọ́n a ò gbọ́ ohun yín bóyá nẹ́tíwọ́ọ̀kì. Pípé èdè Yorùbá èdè tiyín bóyá ẹ̀yà àti hello.
0: Ẹ máa kó jọmọ àwọn adókun.
1: Orí ẹ kárọ̀ sá.
0: Agbègbè ìdíje látàrí tòrò ìtìlẹ̀.
1: Tòrò ìtìlẹ̀.
0: Bẹ́ẹ̀ni, ẹ kò tó.
1: Ọlọ́run ló ń bá wa tò.
0: Ìmọ̀ wọn tèmi náà tèmi náà fẹ́ kẹ́kẹ́ lù nínú gbọ̀dọ̀ gbé aláwọ̀. Ìjọba kan ran aráàlú lọ́wọ́ nípa ṣíṣe ìgbà pé kan nígbà wọn jẹ́ kí gbé ìjà ara àwọn sọ́bjẹ̀tì tó gbé ó kàn pọ̀ sí ilé àwọn sùkúl wa. Ẹ bá rántí nígbà yìí bá sáfin wá. Nàìjíríà rán náà ti sọ́bjẹ̀tì tó jẹ́ mínísítà yẹn tó o bá mú Yorùbá tọmọ Ìgbò mú Ìgbò tọmọ Haúsá ọmọ Haúsá ṣiṣẹ́ wọn ò tíì pé o. Ó ti tọ́ padà sínú nǹkan bẹ́ẹ̀ yẹn kí èdè lò lẹ́rí.
1: Ẹ ṣe púpọ̀ bàbá wa láti ayérò ìtẹ̀lé ọ̀tà lábẹ́ ìjọba ìbílẹ̀ Adódù ọ̀tà lókù dọ́mẹ́. Hello. Hello. Kí ló ṣẹlẹ̀ gangan? 941 ti ń pè wá láńjẹ́ o, a ò gbọ́ ohun yín o. 0470003341. Àṣàáwá èdè ọjà yìí tí mò ń sọ lẹ́nu tẹ́yìn náà ń sọ lẹ́nu ṣé ẹ gba àwọn ọmọ yín kí wọ́n lè sọ ṣé wọ́n lè lọ báwọn ẹlẹgbẹ́ wọn ṣeré kí wọ́n lè sèdè ṣe bọ́ sí àárín ìlú bòmíì kí wọ́n ní ọmọ ọbọ ni wọ́n kí wọ́n ṣe àjúwara wọn láṣejúwe délédélédélẹ̀délẹ̀ àṣepèjúwe ara ẹni kọ̀ mi ni ẹ̀yìn ọmọ ìlú bíi báyìí lábẹ́ ìjọba àbílẹ̀ bíi báyìí òun náà ẹ lò.
0: Hello, my Loma.
1: Eka Rosa, who can be the thing you
0: are? Eka Rosa. Hello.
1: I'm going back up, Papa.
0: Hello, ma.
1: Eka Rosa, who can be the thing you are?
0: Abu Salam, Afa Abu Salam, Ahmad, Lati, Idia, Ijora.
1: I'm going, sir.
0: You're a war on a pipe, it's here, so you say, but I keep up. Oh, I love, oh, I love what I do.
1: Okay.
0: I don't want to see me, or my boo, not want to see me. Níwèwé wájọ pa Yorùbá lè kí wọ́n máa mú ọjọ́ pàtàkì tí sọ́jọ́ ti yẹ orí ilẹ̀ ní ìlú nílẹ̀ Yorùbá.
1: Ẹgbẹ́
0: ìgbé ìṣìgbọ́n ọmọ bá tó gbé nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá sọ́mọ òyìnbó rẹ̀ tọ́mọ láwùjọ bí. Ìwé báwo ni èdè ìṣẹ́rì rẹ̀ lẹ́nu ọmọ látara owó kíkà lẹ́ra kan lẹ́ra méjì.
1: Bígbà téèyàn ọlọ́mọ jẹ́ adágòbè sílẹ̀ ẹ máa ṣe púpọ̀ bàbá wa láti ìjọra ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n ní ó dọwọ́ wa ọjà ó dọwọ́ bàbá torí wípé wọ́n fi kọ́ ẹyin náà ẹ fi kọ́ mọ̀. Adé tó ń mo búra mi ò ní pèdè àwórí àtọ́ká ẹ̀ mo búra mi ò ní pàṣà àwórí irun. Àwọn ẹjẹ́ ká sọ sáwọn ọmọ wa ẹjẹ́ káwọn ọmọ wa báwọn ẹlẹgbẹ́ wọn ṣeré dídú sí dẹ̀ as a two and wọn kàwé àbí torí pé wọ́n ń bọ́ṣọ sílẹ̀ àbí wọn ò láṣọ àwọn ọmọ yín wọ́n sáré kiri àdúgbò lọ́la ẹ̀ mórí olówó nínú wọn ó lè jẹ́ fiction àwọn ọmọ tí wọ́n gbọ́ Yorùbá ẹnìkan sọ fún mi pé ń gbà tí ṣe pé òun ò gbọ́ òyìnbó àfìgbà tó dé yunifásitì. Mo ní báwo ló kó ó ní Yorùbá yàtọ̀ sí kóun kọ ìwé tó ń bèrè títí ṣàkó òun ní gbogbo ìmọ̀ sáyẹ́ǹsì ló dẹ̀ ṣe ó ní yàtọ̀ sí Yorùbá ni pọ́nranpọ́n ìgbà tóun déléèwé lòun ṣẹ̀ṣẹ̀ ń wo àwọn ẹ̀yìn òyìnbó tó lè mú eléyìí tó bẹ́lẹ̀ ìṣiṣẹ́. Ẹ jẹ́ àpọ̀jẹ́ kéde wa kó kúrò ní ẹ̀sísítẹ́ǹsì ní ibi ìtẹ̀dé iléèbó kó má parun àwa tì láwùjọ. Ẹ ṣe púpọ̀ gbogbo ẹ̀yìn tí ẹ pè wá ọlọ́run ò ní pariwa. Charity Mbata lo lóòtú àgbà Fred Ayẹni lo lóòtú mi. Adé tó kọ́kẹ́ Olúwọlé lorúkọ mi lórúkọ olóòtú àgbà Ọ̀gbẹ́ni Abiola Gàgbà léṣẹ́ Radio 113.5 FM tó bá di láago mẹ́jọ àbọ̀ láti ọmọdúnrà yóò tún gbìnàyà nìkan nìyí. Àmọ́ láti àsìkò yìí lọ́kọ́jọpọ̀ ròyìn náà láàlọ́ mú wá sí etí ìgbọ̀yìn ẹ má yí kúrò níléeṣẹ́ 103.5 FM tòun ti polówó ọjà àti ohun tẹ́ ẹ bá ní kéde.
2: Wá sílé iṣẹ́ wa ẹ ṣe púpọ̀ tẹ́ǹtẹ́ ti sí wa.

0: A cambo, Sorieto, or Reye, Latienu Babawa, is eminent. Baba Ladra, Samuel Oluka de Taiwo, Latin Rejo, the Holy Pentecost Church of CNS, Egbe Oloki, Agbalaitura, 18, Alaji Olusisi Street, Leba, Pasa Memorial High School, Okota, Isoro, Leko, Ema Babo.
1: Awa ti a si jade ati lejo ugagu kari pase ese re
2: amen
1: ni oruko Jesu ni wa wa
2: amen
1: mo tun ki gbogbo eyin olugbo oro yi
2: greet you all our listeners
1: jake jade gumerin agbala aye
2: everywhere around the world
1: mo si ke pe a ku ise oluwa o
2: we greet you in the work of the Lord
1: pe yo tubo se sere ku wa
2: I shall bring many fruits to us.
1: Ohun to Oluwa tun si waju bi pe ka fi ba gbogbo eniyan soro.
2: What God has asked me to share with all of you this week?
1: Gbogbo wa oni saju ojo wonyi.
2: He says before these days.
1: Nigba ta ba so le e ma bo ohun to Oluwa nwi.
2: As we progress, we will understand what the Lord is saying.
1: Ohun ti saju ojo wonyi wi.
2: The book of Zechariah, chapter
1: 8,
2: verse 10. Nítorí pé ṣáájú ọjọ́ wọ̀nyí, ọ̀yà ènìyàn kò tó nǹkan, bẹ́ẹ̀ ni ọ̀yà ẹran pẹ̀lú, bẹ́ẹ̀ ni kò sí àlàáfíà fún ẹni tí ń jáde lọ, tàbí ẹni tí ń wọlé bọ̀, nítorí ìpọ́njú náà. Nítorí mo dojú gbogbo ènìyàn olúkúlùkù kọ aládùúgbò rẹ̀. Before that time, there were no wages for people or hire for animals. No one could go about their businesses safely because of their enemies. Things had turned everyone against their neighbor.
1: Ṣé ojú Olúwa sọ bẹ̀ tí oníṣáájú ọjọ́ wọ̀nyí wípé ọ̀yà ò tó nǹkan nígbà tí ìlú ti ẹ̀ tòrò. Tí ó sí Boko Haram, tí ó sí kidnapper. Iṣẹ́ tí ní kálukú ń ṣe kò tó nǹkan, ṣùgbọ́n à ń manage ẹ̀. Orí ṣùgbọ́n nísìnyí, a ti wá dojú oníkálukú kọ ara wọn, kọ aládùúgbò rẹ̀, kọ ilé rẹ̀, àti ìlú kan sí òmíràn, ọ̀yà tí ò tó nǹkan, a ti wá dojú kọ ara wa. Ipa tí wọ́n tẹ wá ń pààyàn nísìnyí, a ò rí ẹran kópa nínú igbó tó bẹ́ẹ̀. Torí àwọn ọdẹ tí wọ́n lọ sínú gbogbo wọn lọ pẹran láti jọ wọn máa rúgbìn tí wálé ni ṣùgbọ́n nísìnyí wọ́n máa lọ ẹgbà náà wọ́n lè má rí kankan pabọ̀ tó bá dẹ̀ má rí kòjú kékeré báyìí lọ ṣùgbọ́n nísìnyí wọ́n ń kọ́ àwọn èèyàn lógún lọ́gbọ̀n ìjọ máa lọ kámọ́lé àwọn tó máa lọ bá lọ́nà àwọn tó máa lọ kámọ́ ṣọ́ọ́ṣì àwọn tó máa lọ kámọ́ ṣọ́ọ̀ṣì.

0: Ọlọ́run gbọ́. Iṣẹ́ sí gbàdúrà, wọ́n gbàdúrà, wọ́n gbàdúrà. Ọlọ́run ló sì dáwọ́ ogun yẹn dúró fún wọn. Ọlọ́run dáwọ́ ogun yẹn dúró. Ẹ̀rí Ọlọ́run, Olúwa sì fi gbà wọ́n là. Olúwa fi gbà wọ́n là lọ́jọ́ náà. Lórí ìgbà táwọn ọ̀táwọn lọ ń gbé ẹ̀rí yìí ló ń gbà wọ́n là. Ẹ̀rí yìí ló jẹ́ ká rí wọn mú. Ẹ̀rí yìí ló jẹ́ ká ṣe. Ìgbàwò kankan tí wọ́n ṣe ń gbé báyìí wọ́n kú ni. Wọ́n ń gbé báyìí wọ́n kú. Wọ́n wá ní jẹ́ ká gbé lọ sílé obódo ara ẹdọ́mù. Nígbà tí wọ́n gbé ẹ̀rí yẹn lọ sílé obódo ara ẹdọ́mù, pé tí ẹ bá tiẹ̀ kú, òyìn ẹ tiẹ̀ sàn. Ju káwọn máa kú lọ, òótọ́ máa rí ni pé ẹ̀rí yẹn ti Elédùmarè ni, ìṣe ló mú obódo ẹdọ́mù ogun lára dání. Ó ní àlàáfíà, ìṣe ni a ṣe wọn pé kí la lè mọ èyí sí. A rò pé bá a ṣe gbé yẹn, kò káwọn dẹ̀ lọ kó dojúkọ wọn lọ́hùn. Ìṣe ni obódo ẹdọ́mù ṣe ní àlàáfíà. Nígbà náà ni ọwọ́ ogun yẹn bí ó dáwọ́ dúró. Ọlọ́run yẹn ṣe ń bẹ síbẹ̀ o. Ẹ jẹ́ ká ké pe Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Nítorí pé agbára àwa ènìyàn kò ká. Ẹ jẹ́ ká yára lọ tó lásìkò. Àtúwò ìwé Hagai orí kejì ẹsẹ̀ kejì sí kẹsàn-án.
1: Èmi yóò sì mi gbogbo orílẹ̀-èdè. Ìfẹ́ gbogbo orílẹ̀-èdè yóò sì dé. Èmi yóò sì fi ògo kún ilé yìí, ni Olúwa àwọn ọmọ ogun wí. Tèmi ni fàdákà, tèmi sì ni wúrà, ni Olúwa àwọn ọmọ ogun wí. Ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ, ni Olúwa àwọn ọmọ ogun wí. Níhìn-ín ni èmi yóò sì fi àlàáfíà fúnni, ni Olúwa àwọn ọmọ ogun wí.
0: Ẹ̀gbọ́n tó Olúwa wí bẹ̀, ó ní ògo ilé ìkẹyìn yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Ó ní àwọn tí wọ́n yọ wálẹ̀ Olúwa lóhùn ó dojú ìjà kan wọn. Olúwa lóhùn ó sì pa wọn. Òun agbágbára lọ́wọ́ bó ṣe gba ọmọ Ísíráẹ̀lì là. Òun á gbà wọ́n là. Ó ní ní ìgbà náà, ó ní ọkàn wa yóò balẹ̀. Ó ní ní ìgbà náà, ó ní ògo ilé ìkẹyìn yìí yóò wá pọ̀ ju ti ìṣáájú lọ. Ìyẹn ni a ní àlàáfíà, a ní ìfọ̀kànbalẹ̀ ju ti ìṣáájú lọ. Ní ìgbà náà, ohun tí a ń gbìn ní oko, irúgbìn yóò máa jáde ju ti ìṣáájú lọ. Oníkálukú yóò máa yọ̀, yóò máa dunnú. Ṣùgbọ́n a nídìí láti gba àdúrà kí gbogbo àwa ìjọ Ọlọ́run, àwa Mùsùlùmí, gbogbo Kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀yin tí ẹ sọ pé oníṣẹ̀ṣe náà, ọ̀gá ògojú ẹ gbàdúrà sí Ọlọ́run. Nítorí pé àdúrà nígbà agbára kì í gbà. Ó ní igbe àwọn ọmọ Ísíráẹ̀lì sì dé ọ̀dọ̀ mi. Bí a bá gbàdúrà tí ibẹ̀ ẹ bá dé ọ̀dọ̀ Ọlọ́run, gbogbo wọ̀nyí ó di àrímọ́ nìyẹn, ó dohun ìtàn. Kí Ọlọ́run ọ̀gá ògojú lọ, ó tú wa sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe wí. Lórúkọ Jésù Olúwa wa.
2: Amen. God bless Nigeria.
3: Ètò tẹ̀sẹ̀ gbọ́tọ̀ yìí ni ètò ọ̀rọ̀ rẹ yè láti ẹnu bàbá wa His Eminence Bàbá Alájùá Samuel Olúkàyọ̀dé Taiwo láti inú ìjọ Holy Pentecost Church of CNS ẹgbẹ́ orí òkè Àgbàlá Ìtura 18 Alhaji Olúṣesí Street Lẹ́bà Pátá Memorial High School Ọkọ́ta Ìsọlọ Lẹ́kọ̀ọ́ níbi tí Jésù oníṣẹ̀yanu ti ń jẹ́ owó ara rẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń gbà sílẹ̀ ìdáǹdè àníyọ tí onírúurú iṣẹ́yanu sì ń ṣẹlẹ̀ lórúkọ Jésù. Bí àwọn ètò ṣe lọ rèé ní gbogbo ọjọ́ Wednesday ìyẹn lọ́la ni ìsísílò ní déédé aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Friday kẹta lóṣooṣù ni ìṣòro tó wọlé èṣù palẹ̀ ọjọ́ Sátidé àkọ́kọ́ lóṣooṣù ni àdúrà fún ìgbàsókè ẹ̀mí prayer for spiritual blessings ọjọ́ Sunday ni ẹ̀kọ́ bíbélì láago mẹ́sàn ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ Sunday láago mẹ́wàá àárọ̀ ni ìsìn ìdúpẹ́ ẹ̀wà gbọ́ ọjọ́ Sunday kejì lóṣooṣù ni àdúrà àgbà ipò e-top service orí òkè Àgbàlá Ìtura Ìjẹsà Ìjẹ̀bú along Agowe Road Ogun State. Ẹ lè rí bàbá His Eminence Bàbá Alájùá S.O. Taiwo ní gbogbo ọjọ́ Monday, Tuesday àti Thursday bẹ̀rẹ̀ láti aago méjìlá ọ̀sán. Ẹ lè pe bàbá S.O. Taiwo sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08033886569 lẹ́ẹ̀kan sí 08033886569. Ìpàdé di ọjọ́ mẹ́jọ ní àsìkò kan náà lórí ètò ọ̀rọ̀ rẹ̀ yé Jésù Olúwa.

Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò. Ọmọ ọdún mẹ́jọ sókè. Èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni. Àbí èyí tá a rán lọ ṣe ọmọ ọ̀dọ̀. Àsìkò yìí ni a wá lè fìfẹ́ hàn sí wọn ká tọ́jú wọn. Ká rí pé wọ́n lọ sí ilé-ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá. Nígbà táwa náà bá dàgbà tán, ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí. Nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́, tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa. Àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́, ǹjẹ́ ó lè wúlò fún wa? Ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò. Kí ni wọ́n lè dùn sí wa? Ẹ̀yin òbí, ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò, ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí, ká tọ́jú àwọn ọmọ wa, kí wọ́n kọ́ṣẹ́, kí wọ́n sì kàwé yanjú, kí wọ́n lè wúlò ní àwùjọ. Ọjọ́ ọ̀la wa ni wọ́n, ẹ jẹ́ ká tọ́jú wọn. Ìkéde wa láti ilé-iṣẹ́ Radio 103.5 FM.

0: ọlọrun tó di sísọ èrò ní kọkọ jẹyọ sílẹ lọkàn èdè láti fi ń de èrò ìdí abáwá táwọn yorùbá máa gbé èdè lárugẹ àwọn orílẹ̀-èdè tó bá ń pọ́n èdè wọn lé a máa tayọ jaburata nítorí pé ẹni bá ń sèdè elédè a máa rèrè lérò ẹni bá ń rèrè lérò a máa ṣèṣe oníṣe ẹni bá sì ń ṣèṣe oníṣe ńkọ ìwà oníwà lórúfẹ onítọ̀hún yóò máa hù ẹni bá wá ń wa oníwà wàyí ò yóò jẹwọ bẹ̀rẹ̀ sí ní sèdè rẹ lónìí sọ ọ́ sáwọn ọmọ rẹ ará ọ̀rẹ́ ìbátan ojúlùmọ̀ àtàwọn alábàágbé rẹ má fọwọ́ òsì júwe lé bàbá rẹ ìwọ tilẹ̀ ti ń sọ tẹ́lẹ̀ kárí láì tẹ̀síwájú èdè rẹ òun ni ìdánimọ̀ rẹ ìtanijí yìí wáyé láti rédíò 103.5 FM tó kalẹ̀ kà sí ìlú Èkó yìí ní ìpínlẹ̀ Èkó.
1: Ó tún bára ní ro. Àpọ̀jù ṣúgà kò sí mọ́ o. Orúkọ tèmi ni Ọláwálé Osù Ọlálé, aláṣẹ iléeṣẹ́ Òsúlà Haba. Iléeṣẹ́ tó jẹ́ pé lọ́tún báyìí ni titi wọn. Tó jẹ́ pé gbogbo àwọn ìyálájẹ́ bàbá lọ́jà àti gbogbo àwọn òǹtajà inú ọjà nílẹ̀ Yorùbá ń fọwọ́ rẹ̀ sọ̀yà fún gbogbo ọkàn tí wọn ò fẹ́ nígbàgbọ́ nínú lílo ewé àtegbò mọ́. Gbogbo àwọn èèyàn tán ti sọ̀rọ̀ tínú lórí egbògi tiwantiwa. Àìsàn tí ò tó nǹkan lẹ́lòmíì ti náwó tó dá nǹkan rese dànù sí lórí. Ẹ̀yin tẹ́ ti lo product iléeṣẹ́ Òsúlà Haba tẹ́ ti mọ̀ bó ṣe rí. Tẹ́ wá ń bá wa júwe fáwọn ẹlòmíì pé kán mọ bọ̀ ń bẹ̀. Ẹ ṣe adúpẹ́ púpọ̀ o, àmọ́ lóore o. Òsúlà Bitters, ọmọ tó ti gbáwọ̀ mìíràn tuntun wọ. Ohun tó ń dára tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó tún ti wá dára sí o. Tọmọdé tàgbà tó ń jẹun tó dùn tó dùn. Àfi ká yá ni sínú ilé ni o. Bínú bá ń kún tó ń kùn gbùrùgbù. Èèyàn tí ò rí ìgbọ̀nsẹ̀ ṣe àpọ̀jù ìdọ̀tí inú tó mú kínú ó máa kanni tó mú kọ́pẹ́ èèyàn ó máa ròyàn góórógó ìdọ̀tí inú tó mú kọ́lọ́mọkùnrin kó dọ̀lẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ tẹ́yìn bá ti jò pópẹ́ díẹ̀ àti dìde á wá di wàhálà. Òsúlà Bitters ní kẹ́ máa lo èèyàn tó ní toilet infection tójú ara yún wọn tí nǹkan funfun ń jáde látojú ara tí ò tẹ́ wọn lọ́rùn ògbólógbò kòkòrò inú ẹ̀jẹ̀ tó ń mú kára ọmọ yún wa kára ọmọ jáwajẹ tó ń fa ara títa àti ẹsẹ̀ tó ń gbóná ọwọ́ àtẹsẹ̀ tó ń kúrìrì pajápajá tó ń dì mọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀ àti gbogbo iṣan ara tó ti dòkú. Ẹ máa lo Òsúlà Bitters o, egbògi ajísan ni. Gbogbo iṣan ara tó ti ń daṣẹ́ sílẹ̀, gbogbo iṣan ara tó ti lẹ, ẹ̀yin ò lè rìnrìn ibùsọ̀ méjì mọ́. Ẹ ti máa mí gúlegúle. Tẹ́ ẹ bá ti rìn díẹ̀, ẹ ti sinmi láìmọye ìgbà lójú ọ̀nà. Ẹ̀yin ò lè dágbẹ́sẹ̀ ńlẹ̀ kébékébé. Ẹsẹ̀ ti ń máa ń wúwo láti gbé. Á wá dàbí ẹn pé wọ́n de blọ́ọ̀kù mọ́ wa níbàdí. Àtẹ́lẹsẹ̀ tó ń kú tàìtàì tó dàbí ẹn pé kò sẹ́jẹ̀ ńbẹ̀. Àtẹ́lẹsẹ̀ tẹlòmíì á dàbí ẹn pé wọ́n tẹ rẹ̀ tàbí fóòmù mọ́lẹ̀. Ìsàlẹ̀ ẹsẹ̀ tó ń kanni tó dàbí ẹni pé èèyàn tẹ ẹ̀gún mọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ lárúgbó nílé tó ń pariwo orúnkún ríro. Ẹ má jẹ́ kí Òsúlà Bitters kó wọn nínú ilé wọn o. Bí nǹkan ń ṣe ni, bí nǹkan ò ṣe èèyàn. Egbògi tó yẹ kí gbogbo ẹbí kọ̀ọ̀kan ó ní sínú ilé ni Òsúlà Bitters ti jẹ́ o. Bẹ́ẹ̀ bá ń tọ̀ bí ẹ̀mẹrin ẹ̀ẹ̀márùn-ún lórúkílẹ̀ ó tó mọ́. Ẹ̀yin ti tọ̀tọ̀ọ̀tọ̀, gbogbo iṣan ara ti dẹ̀, àpọ̀jù ṣúgà ó ti ṣàkóbá fún iṣan ara wa. Kò wá ṣe déédéé bá a ṣe fẹ́ mọ́. Bọ́wọ́ ṣe ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀, bẹ́ẹ̀ lẹsẹ̀ ń gbọ̀n. Ó ti wá ṣe okùnfà ìfúnpá gíga àti àìróorun sùn fẹ́lòmíì. Àyà wa ṣàdédé ń já gbìgbìgbì láì jẹ gbèsè kankan. Àpọ̀jù ṣúgà yìí náà ni o. Òun ló máa ń kọ́kọ́ síwájú kẹ́lòmíì kó tó ní stroke. A máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o. Bẹ́ẹ̀ bá ń gbọ́, ikú la gbọ́, àti ẹ̀wà mọ̀ gbà tó rẹ̀ wọ́n. Silent killer, àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Kò ní mú wa o, kò ní mú àwọn ọmọ wa o. Bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé, kọ́mọ́ bá wá wáyé. Tó bá ti wá wáyé, ẹ lo Òsúlà Bitters kó bá wa fọ gbogbo oróun tó dùn dànù. Òsúlà Bitters, ààbò pàtàkì ló jẹ́ o. Lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ, tá a ti mu. Gbogbo ẹ̀yin aláfẹ́èyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì, ẹ fò Òsúlà Bitters síwájú o. Tẹ́ ẹ bá ti dágbo àríyá, gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù. Egbògi olómi ni o, tí kò lọ́tí nínú rárá. Òsúlà Bitters jẹ́ o, ó rọrùn láti lò. Ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀, wọ́n ti lù ú lóǹtẹ̀. Ó ti ní NAFDAC number o. Oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà lo Òsúlà Bitters fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀. Àdírẹ́sì wa nìyí o. Níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́ọ̀lẹ̀ ní Agric Bus Stop, ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe bus stop adojuko Abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si isale oko roundabout ni Ilaye e wo bi arc ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere osula aba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa do opo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205
2: Osula bagbe tutu ara oto meri ri egbogi jade Osula bita loruko re nje ta baba nkolongo Osula bita ni gbagba o to be o ju be lo omode atagba to nje madun madun ni gogo gba egbogi Osula ni ke ya ni nile o eyin te fe ki ara yin to wuwo ko fuye e ma gbera bi ewi olofe elomi aranju kankan ko to le ri gbese se lowo igbese lile panko pe egbogi eru jeje oko jedi jedi Osula bita ni ke lo gogo idoti to ti di sinu iso ara wa ti ko fun omi ateje laaye lati raaye ni lo si ibi ti ara ti nilo omi ateje ko fa ki apa atese o ma wuwo ki elomiran o ma ti rin lati ma mi gule gule bi oloke ile ki elomiran ba fi ese te ile bi igba ti won te form ni ati dije dogun ati bere ijagban se ni o dabi wi pe won di block melomi ni badi Osula bita ni ki e bi koju ogun amayesu ni gbe o ma re wa tenu tenu ogbologbo infection ti doba sinu eje Osula bita ni o ro loye awa modipo lori ara yunyun ara tita owo atese to nkuta ita owo atese to npa riri ogbologbo kokoro nu eje olojo pipe to ti npa agbo ara wa wo iya ija Osula bita lo kaju e eti to won oye nkan to le mo ni lona ofun o se po ko se gbe mi isara to npa ni sodan ide okunrin ti o le tatekale ori papa pelu iyawo e Osula bita ni ke lo o fo gbogbo gede gede inu ara danu ogun apariro ese riro orokun atori keriki ara ta ti nawo si yo di atemole inu to nkun inu to nkun eyo sise lapoju gbe ni elomi o ma gbe to ba se yo seresere ni eyo telomi o ma yo Osula bita ni awon ologbon lo ti alaafia se fi inu agbo ara won se bugbe e wa gbo o ti e ba ri awon kan ninu oja tabi ni bikibi ti won gbe speaker sile ti won pariwo ogun ile ise Osula aba awa ko la ran won ni se o ayederu ni won gbogbo iso to ti re tabi to ti doku ti e ba lo egbogi Osula bita yo ji pada ni lase kese ori egbo igi aji san to daju ni
1: eyin obi ati alagbato to lomo nile ewe nla Efo Osula bitas teleru omo wa onijiya oniya o gbogbo infection teyan le ko latara ale igbonse gbogbogbo to le fa wahala ninu aye awon omo wa lo Osula bitas yo ba won for danu o address wa ni yi o ni bi gbogbo te ba tin bo e bo le ni Agric bus stop ni ilu Ikorodu egbe okada to nlo si Isawo e bo le ni Abe bus stop adojuko Abe bus stop yen e ti ri bana wa nbe eyin ti Sagam e lo si isale oko roundabout ni Ilaye e wo bi arc ti won ya ade si yen e wo nu street yen ni waju transformer to wa nbe e bere Osula aba e ti ri bana wa nbe anfani nla re o fun wa lagbata to ni address ibi ta le wa e si ma bo lati wa foruko sile lati ba wa do opo ni le ise wa o ero bani soro wa ni yi o 08022333205 08022333205 emule nkan si 08022333205 08022333205 Efe mo gbogbo nta gbe dani ni le ise wa e lo follow wa lori gbogbo social media platform wa osulaaba.ng gbogbo nta gbe dani le mo ri kete kete ani faisan lo gba o
3: Osula bita ni o osula bita ni kanu. O tun ba ra ni

wò lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ṣọrí ẹjẹ àrí dájú pé a kọ àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tójú rẹ ò tó kẹ ma wá tẹ̀mú àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti wípé ohun tá a bá fi sílẹ̀ lẹ́nu ajá ń gbé o ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹ ti ń ràgà bo ẹyin ẹ̀ kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìbá máa ṣọ́mọ rẹ̀ káàkiri òde ìfipábánilòpọ̀ lè túnú dà ẹ jẹ́ ká kọjú oro sí láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọnìyàn ìtanijí yìí wáyé láti ní iṣẹ́ Radio 103.5 FM.

0: orúkọ Jésù.
1: Amen.
0: Olúwa wo san.
1: Amen.
0: Dande.
1: Amen.
0: Dúsílẹ̀.
1: Amen.
0: Gbàlà.
1: Amen.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Òpó ìwàásù mi fún ti àkókò yìí ni ẹtú kí ẹ sì jẹ́ kí ó máa lọ. Ẹtú kí ẹ sì jẹ́ kí ó máa lọ. Mo mú ìwàásù mi jáde láti inú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ogójì ó lé mẹ́rin èyí tí ó kà báyìí wí pé.
2: Ẹni tí ó kú náà sì jáde wá.
0: Ẹni tí ó kú náà sì jáde. Ṣé
2: a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀?
0: A fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀.
2: A sì fi gèlè dì í lójú.
0: A fi gèlè dì í lójú.
2: Jésù wí fún wọn pé.
0: Jésù wa sọ fún wọn pé.
2: Ẹtú.
0: Ẹtú.
2: Ẹ jẹ́ kí ó máa lọ.
0: Ẹ jẹ́ kí ó máa lọ. Lónìí mo fẹ́ sọ fún ọ wípé ọ̀rọ̀ rẹ ò tí ì le débi pé kó o wọ kòtò. A ò tí ì gbé ọ sí. Njó mọ̀ pé ogun tó ti di ẹni tó ti di ẹni tí a gbé sí tó ti wà ní kòtò fún odidi ọjọ́ mẹ́rin là ń sọ̀rọ̀ rẹ̀. Jésù sọ̀rọ̀ sí òkú ọjọ́ mẹ́rin ó di alààyè. Mo ní ìròyìn ayọ̀ fún ọ lónìí pé orí ọ̀fẹ́ tó o ní láti máa gbọ́ mi láàyè. Ó fi hàn wípé dájúdájú Jésù yóò ṣètì ẹ lónìí.
1: Amen.
0: Alágbára yóò ṣètì ẹ lónìí.
1: Amen.
0: Jẹ́ kí mú ọrọ̀ ní ìtàn kó lè yí ọ dáadáa. Pé ìṣòro yẹn kò tí ì pẹ́ jù ohun tí Ọlọ́run lè ṣe lọ. Pé ogun ayé rẹ kò le ju Ọlọ́run lọ. Mo tún sọ fún Ọlọ́run wípé Ọlọ́run kì í pẹ́ rárá àti rárá. Ní ìgbà tí wọ́n rò pé mo ti pẹ́ jù lórí ìṣòro yìí, mo ti pẹ́ jù lórí ìpẹ́jù yìí, ó mọ̀ pé Ọlọ́run ṣe nǹkan kan lọ́wọ́. Ọlọ́run ò gbàgbé rẹ̀. Alágbára ò gbàgbé rẹ̀. Ìwé Jòhánù ni mo ń wò wò. Mo fẹ́ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní ìwé Jòhánù orí kọkànlá yẹn èyí tó kà báyìí wípé.
2: Ara arákùnrin kan ṣe aláìdá.
0: Arákùnrin kan wà tó ara rẹ̀ ṣe aláìdá.
2: Lásáru ará Bẹ́tánì.
0: Yes.
2: Tí ìṣèlú Màríà àti Màtá.
0: A ti gbọ́rọ̀ Màríà àti Màtá dáadáa nínú Bíbélì. Yes.
2: Arábìnrin rẹ̀.
0: Yes.
2: Màríà náà ni ẹni tí ó fi òróró ìkunra kun Olúwa.
0: Màríà ti jẹ́ ẹni tó ti ṣe fún Ọlọ́run rí. Mo fẹ́ ṣe òkàkà fún ọ. Ọlọ́run yìí gbàgbé ore. Ọlọ́run yìí jẹni gbé. Ọ̀pọ̀lọpọ̀ ni àánú yín ń ṣe mí. O sá igi lọ́gbẹ́ Yorùbá ló wí bẹ́ẹ̀. O ta òbùrọ̀ lọ́fà. O dédi ọ̀pẹ ogbẹ́nu ókè. Ṣé ọ̀fẹ́ ni oje gíro sì ní lẹ́nu ni. Ọ̀pọ̀lọpọ̀ ò rántí Ọlọ́run nígbà tí ó rọrùn. Ọ̀pọ̀lọpọ̀ ni ò rántí Ọlọ́run nígbà tí wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ ni wọn ò mọ bí a ṣe ṣe fún àwọn ikọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n lọ́jọ́ ìṣòro ọjọ́ ìpọ́njú wọ́n á máa mú Ọlọ́run ní túláàsì pé ò gbọ́dọ̀ má ṣe. Màríà Màtá àti Lázaro ìdílé ti ṣejù fún Ọlọ́run. Wọ́n jẹ́ ìdílé tó ń tọ́jú Jésù láti òrèdóòrè láti ìgbàdégbà. So ìdílé yìí náà nígbà tí ìṣòro dé wọ́n ké pe Ọlọ́run. Wọ́n wá ké pe Jésù. Jésù wà ipò tá a wà rè. Yes.
2: Tí ó sì fi orí rẹ̀ nú ẹsẹ̀ rẹ̀.
0: Yes.
2: Arákùnrin rẹ̀ ni Lásàrù ìṣe.
0: Yes.
2: Ara ẹni tí kò dá.
0: Yes.
2: Nítorí náà. Àwọn arábìnrin rẹ̀ ránṣẹ́ sí.
0: Wọ́n wá ránṣẹ́ sí Jésù níbi tó wà.
2: Wípé Olúwa.
0: Olúwa.
2: Wo. Ara ẹni tí wọ́n fẹ́ràn kò dá.
0: Ẹni tó fẹ́ràn gan-an lórí ara rẹ̀ ò dá.
2: Nígbà tí Jésù gbọ́.
0: Ó wí pé.
2: Àìsàn yìí kì í ṣe sí ikú. Ṣùgbọ́n fún ògo Ọlọ́run. Kí ẹ lè yan ọlọ́mọ Ọlọ́run lógo.
0: Mo ń sọ fún ọ pé ogun tó ń jà lọ́wọ́ yẹn kì í ṣe fún ikú o. Mo sọ pé ogun tó ń jà yẹn kì í ṣe fún ikú. Ìpọ́njú tó ń ní àkọjá yẹn kì í ṣe fún ikú o. Èmi yóò borí ìṣòro. Èmi yóò borí ìṣòro dandan. Bó ti wù kó ogun kó le tó. Ó ń sọ mọ́ olókù bẹ́ẹ̀ ni. A ò ní sí pẹ̀lú òkú rẹ̀. Èmi yóò borí ìṣòro dandan. Mo rí pé ọ borí ìṣòro yẹn o. Ó dàbí ẹni pé o ti pẹ́ nínú ìpọ́njú yẹn. O wá rò pé Ọlọ́run ti gbàgbé rẹ. O ti pẹ́ nínú ìṣòro yẹn. O wá rò pé Ọlọ́run ò sí. Ó máa ń kọrin léraléra pé Olúwa ló mú mi bọ̀. Ènìyàn sọ pé mo pẹ́. Ọlọ́run lòun ò pẹ́ rí o. Olóore àjẹpẹ́. Torí oore àjẹpẹ́ ló fi dàbí ẹ pé Ọlọ́run pẹ́. èyàn sáìsàn wọ́n sì rán ni sí Jésù ọ̀rẹ́ Jésù.

0: ti dáwọ mo rí bẹ́ẹ̀ tọ́ wò kó o sì mọ̀ pé rere lolúwa orúkọ yẹn gbóná. Yes.
1: Nǹkan
0: wọ̀nyí ni ó sọ.
1: Lẹ́yìn
0: èyí ó sì wí fún wa pé
1: Lásàrù ọ̀rẹ́
0: wa sùn. Ó fi hàn wípé Jésù mọ̀ pé Lásàrù ti kú. Jésù rí ọ nínú ìṣòro yẹn. Jésù ń wọ nínú ìpọ́njú yẹn. Ìwọ nìkan kọ́ ń dogun ìjà o. Ìwọ nìkan kọ́ wà nínú ìṣòro yìí o. Má bọkà jẹ́, má bara jẹ́ ju bó ṣe yẹ lọ o. Má jẹ́ nǹkan ó bàjẹ́ tẹ́kú tó di pé ọmọ o. Má kú kí kú tó dé o. Torí pé Ọlọ́run rí ọ nínú ìpọ́njú yẹn. Ó sọ aṣọ fún àwọn ọmọ ẹ̀yìn. Àwọn ọmọlẹ́bí ọmọ pọ́ mọ́ o. Kí ló dé tí wọ́n náà ń rò bí ẹni pé Jésù ò rí ọ. Yes.
1: Ṣùgbọ́n èmi ń lọ.
0: Èmi ń lọ.
1: Kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀.
0: Mo fẹ́ lọ jí Jésù yẹn. Mo fẹ́ lọ jí Lásàrù kúrò nínú oorun. Ó sùn ni o.
2: Ámì.
0: Ogún rẹ ò kú, ó sùn ni o. Yóò jí lónìí o.
2: Ámì.
0: Iṣẹ́ rẹ yẹn ò kú, ó sùn ni o. Yóò jí lónìí o.
2: Ámì.
0: Yes.
1: Nítorí náà ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún pé.
0: Ọmọ ẹ̀yìn wa wí fún pé.
1: Olúwa.
0: Olúwa.
1: Ló bá ṣe pé ó sùn.
0: Ló bá ṣe pé ó sùn ni.
1: Yóò sàn.
0: Yóò sàn.
1: Ṣùgbọ́n Jésù sọ ti ikú rẹ̀.
0: Ṣùgbọ́n Jésù wa ń sọ nípa ti ikú rẹ̀. Àwọn ò mọ̀ afọ́jú ni wọ́n. Àwọn ìdílé wọn ò dúró de Jésù mọ́, wọ́n ti lọ sìnkú. Kí ló ń já ọ láyà, kí ló ń bà ọ lẹ́rù? Mo ń sọ̀rọ̀ bí ìrírí wòlíì. Mo ń sọ̀rọ̀ bí Ọlọ́run ti lò mí fún láyé. Tiẹ̀ ò ní bí ìjù, Olúwa yóò ṣe tiẹ̀ náà.
1: Ṣùgbọ́n wọ́n rò pé ó sọ ti orun sísùn.
0: Yes.
1: Nígbà náà ni Jésù wí fún wọn pé Lásàrù kú.
0: Lásàrù kú. Ló bá tán. Lásàrù ti kú o. Ọmọ ẹ̀yìn, bẹ́ẹ̀ ṣe bá Jésù pẹ́ tó, ìgbàgbọ́ kékeré làwọn náà ní. Àwọn náà ti múra àti lọ sunkún ni. Ó tiẹ̀ jẹ́ kún lọ táwọn míì fẹ́ ṣe. Mò ń gbọ́.
1: Èmi sì yọ̀ nítorí yín.
0: Mo yọ̀ nítorí yín.
1: Tí èmi kò sí níbẹ̀.
0: Torí mi ò síbẹ̀.
1: Kí ẹ lè gbàgbọ́.
0: Ká lè gbàgbọ́.
1: Ṣùgbọ́n kí ẹ jẹ́ kí ẹ lọ sọ́dọ̀ rẹ̀.
0: Ohun gbogbo tẹ́ ẹ̀ ń wò tó yóò ṣẹlẹ̀ nínú ayé fóògùn Ọlọ́run ni o. Má rò pé ó ti ju o. Bàyí bá ló jù fún ọgbà pé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Kì í jù níwájú Ọlọ́run sẹ́ẹ̀. Yes.
1: Nítorí náà.
0: Tomasi.
1: Ẹni tí a ń pè ní Dídímù.
0: Orúkọ Dídímù.
1: Wí fún àwọn ọmọ ẹ̀yìn
0: ẹgbẹ́ rẹ̀ pé. Ó wá sọ fún àwọn ẹmí ẹ̀yìn ẹgbẹ́ rẹ̀ pé.
1: Ẹ jẹ́ kí àwa náà lọ.
0: Ìdí a lọ.
1: Kí a lè bá a kú pẹ̀lú.
0: Ká lè kú pẹ̀lú Lásàrù. Ẹ dákun ẹ gbọ́ ìrònú ọmọ ẹ̀yìn Jésù. Ẹ jẹ́ wa náà lọ, ká lọ kú pẹ̀lú ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Kò nírètí mọ́. Mo ń sọ fún yín pé ìdílé olówó òun ni ìdílé Lásàrù. Mo lọ Jerusalem láìpẹ́ yìí, mo débi ìdílé wọn. Ìdílé olówó ọlọ́lá ni wọ́n. Wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún iṣẹ́ ìránṣẹ́ Jésù ní gbogbo ìgbé ayé rẹ̀. Èyí ni Thomas rí pé ibo tún ni ìrànlọ́wọ́ ò ti dìde mọ́. Ta ló tún wá tún kù tí ó tún máa ṣe bíi Lásàrù fún wa? Ìwọ náà ń rò wípé aláàánú rẹ ti kú. Ìwọ náà ń rò wípé olùrànlọ́wọ́ rẹ ò sí mọ́. Ó ti gbàgbé Ọlọ́run ni. Èyí ni Thomas ń sọ. Bí wọ́n bá wá lọ tí gbogbo wọn lọ kú sọ, kí ni yóò jẹ́ ìgbàlátà wa láyé? Yes.
1: Nítorí náà nígbà tí Jésù dé.
0: Nígbà tí Jésù dé.
1: Ó rí pé a ti tẹ́ sí ní ibojì ní ìgbà mẹ́rin náà.
0: Jésù wá rí pé odidi ọjọ́ mẹ́rin la ti tẹ́ òkú sí ibojì. Èmi mà pé ìyanu ó ṣẹlẹ̀ láyé rẹ lónìí. Èmi mà pé ìyanu ó ṣẹlẹ̀ láyé rẹ lónìí. Yes.
1: Ǹjẹ́ Bẹ́tánì súnmọ́ Jerusalem?
0: Yes.
1: Tó fún ológi 15.
0: Yes.
1: Ọ̀pọ̀ nínú àwọn Júù sì wá sọ́dọ̀ Màtá àti Màríà.
0: Ẹ bá mi sunkún. Yes.
1: Láti tù wọ́n nínú.
0: Láti tù wọ́n nínú.
1: Nítorí ti arákùnrin wọn.
0: Arákùnrin wọn sọ gbọ́ lónìí. Lórúkọ Jésù ò ní bọ́ bàtà ọ̀fọ̀ sínú ilé rẹ lọ́dún nìí.
2: Ààbí.
0: Àwọn atunilẹ́kún àwọn sunkún gbowó wọn ò ní wọlé rẹ lọ́dún nìí.
2: Ààbí.
0: Àánú asemi nígbà kan nílùú òkè ojú mi arírí kúrì. Ẹ bá rẹ ẹni tó kú iṣẹ́ tẹ́ ń ṣe nù. Wọ́n lè tó ti gbẹ́ ní wá. Ọmọ gbọ́ ó dá sí wa. A gbọ́dọ̀ fi yá alágbájá lẹ̀. Odidi ọjọ́ méje ni wọ́n gbé bẹ̀ sí ọjọ́ mẹ́jọ. Wọ́n jẹun àárọ̀, wọ́n jẹun ọ̀sán, wọ́n jẹunjẹ alẹ́. Bí ẹ bá mú oúnjẹ ọjọ́ méje kúrò nínú ayé èèyàn lásìkò oúnjẹ kí ló tó kù. Wọ́n gbé dáńtí sọ fún ọmọ gbọ́ ti ọmọ tó wà nílé ńkọ́. Kọ́lá náà ò mọ̀ tí ì jẹun. Ẹ̀wò ẹ sáré bá ń bu oúnjẹ fún Kọ́lá nílé. Èmi ò gbọ́dọ̀ kú òní ní ìsìn bí ó sì gbogbo oúnjẹ ọmọ nù. Sọ̀rọ̀ àwọn abánisọkún jẹun ọ̀fẹ́ lorunko Jesu o ni wole yin lodun ni
2: amen
0: daro o ni nse ma ba bi ma mewa won ogbo nje fun le ni o se gbe nu fun di jo meje abani sunko ni wole yin lodun ni
2: amen
0: idi to fi fo bata ofo sinu aye re ko ni sele lodun ni ma
1: Nitorina. Nigba ti ma ta gbo pe Jesu n bo wa. O jade lo ipade re.
0: Aha.
1: Gbo ma ri ajo ko ninu ile.
0: Yes.
1: Nigba na ni ma ta wi fun Jesu pe.
0: O wi fun Jesu pe.
1: Oluwa. Ba se pe iwa ti wa ni yi.
0: Oluwa ti po wa ni ni.
1: Arakunrin mi ki ba ma ti ku.
0: Arakunrin mi o ni ku wa iwo na nkan. O n gbagbo ko ti ju ko iju. Supe e gboro gboya ti ma te aba arabirin wa so. Ti ma ta so o wi pe
1: ṣùgbọ́n
0: nísinsìnyí náà
1: mo mọ̀ pé ohunkóhun tí wà bá bèrè lọ́wọ́ ọlọ́run
0: ọ̀sì tó lè ṣe
1: ọlọ́run yóò fi fún ọ.
0: Hallelujah. Ẹnìkan ó pàtẹ́wọ́ fún Jésù o. Ẹnìkan ó pé
2: aleluya.
0: Ó sọ̀rọ̀ akin mo mọ̀ pé tó bá bèrè lọ́wọ́ ọlọ́run ó sì lè ṣe náà kódà bó tiẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n mi ti kú fún odidi ọjọ́ mẹ́rin dákò kíni ń rùn nínú ayé rẹ̀ kíni ló ti kú. Bẹ́ẹ̀ni bá ṣe wù ní Ọlọ́run yóò jí lónìí bẹ́ẹ̀.
1: Jésù
0: wí fún pé
1: arákùnrin rẹ yóò jíǹde.
0: Arákùnrin ibi tó ti bàjẹ́ ni ó wá wípé arákùnrin rẹ tó kújọ́ mẹ́rin yóò jí ní ìsinyìí.
1: Màtá wí fún pé
0: mo mọ̀ pé
1: yóò jíǹde ní àjíǹde ní ìgbẹ̀yìn ọjọ́.
0: Oh God. Ṣé ẹni tí tò ní bàbá má purọ́ fún mi? Ó ti ń rùn. Ẹni tó kú fúnjọ́ mẹ́rin ọtún ní yóò jíǹde. Jíǹde àjíǹde tẹ sọ nígbẹ̀yìn ọjọ́ ni yóò tún jíǹde kò jíǹde léyìí mọ́ o. Onígbàgbọ́ kúkúrú ìwọ náà rú ìgbàgbọ́ rẹ sókè lónìí gbogbo tó kú láyè rẹ yóò jíǹde. Mo ní yóò jíǹde.
1: Jésù
0: wí fún pé
1: èmi
0: ni àjíǹde àti iyè.
1: Ẹni tí ó bá gbà mí
0: gbọ́
1: bí ó tilẹ̀ kú
0: yóò
1: yè.
0: Ìwọ̀n kan

0: Radio 1, 103.5 FM. News, talk, sports.
1: Radio 1, 103.5 FM. The car of Pada, see, will you show? Maybe, nay, it's a little boy, we have a pretty, okay, was free, Tibonia Chalet.
2: Oh, yeah, Papa Timu, you pull over, Java. Man, I'm in the cook, Lion, General, the love doctor, and on you, Macon. Would you have a friend, you are Joko? No, Mama, she, Bushy, a key, Bushy, she, yeah, Femi Taiwo, Stone. You mama, nay, my dear, nay, lay, the remover of Bulu one more jack. Only Bulu or Janko, or nonny, ah, come, oh, 103.5 FM, really one, in your bed, am I? Cool.
3: And you be and check a repair. Ah, Lua, one more one, Ilo Kulo. Oh, my dreamer, just okay. It's a big bally lorry, Ilo Kulo ni. A be it's our own lost your model. As a queen, ya wale, if you fell on see one, cat or you want. Carry them one lost silly with her because your walk. You want lay near jaw, lato dara. You want lay dash wa shiribo wa. Nigba tawa no bad dag baton. Or jaw lying a gunny coco for a wow be. Nigba ta bale shishemo, tati domo de pada. You want lay wool of one your jaw la. Ojo la wa ni awon omo wa abi omo ta fun ni ojo la ta je ko kawe tabi ko sowo ijo le wulo fun wa e ma je ka lu awon omo wa ni ilokulo kini won le dun si wa eyin obi e je ka ri daju pe a lu awon omo wa ni ilokulo ka sise funra wa ni isin yi ka toju awon omo wa ki won kose ki won si kawe yanju ki won le wulo ni awujo ojo la wa ni won e je ka toju won ikede wa lati le ise radio 1 103.5 FM.
4: O tun ba ra ni ro
5: o tun ba ti ti kedo
4: apoju suga ko ti mo
5: o tun ba ti ti kedo
4: oruko temi ni Olawale Osu Olale alase ile ise Osula Haba ile ise to je pe lotun bayi ni titi won to je pe gbogbo awon iya laje baba loja ati gbogbo awon ontaja inu oja nile Yoruba n fowo re soya fun gbogbo okan ti won o fe nigbagbo ninu lilu ewe ate gbomo gbogbo awon eyan tan ti sore tinu lori egbogi ti wa ntiwa aisan ti o to nkan lelomi ti nawo toto da nkan rese danu si lori eyin te ti lo product ile ise Osula Haba te ti mo bo se ri te wa n ba wa juwe fa awon elomi pe kan mo bo nbe ese adupe pupo o amo lore o Osula Bitters omo to ti gbawo miran tuntun wo ohun to n dara tele o tun ti wa dara si o tomode tagba to n je n todun afika aya ni sinu ile ni o binu ba nkun to nkun gburugbu eyan ti ori igbansese apoju idoti nu to mu kinu o ma kan ni to mu kope eyan o ma royan gorogo idoti nu to mu ko lomokunrin o dole lodo iyawo re teyin ba ti joko pe die ati dide awa di wahala Osula Bitters ni ke ma lo eyan to ni toilet infection toju ara yun won ti nkan funfun jade latoju ara ti o te won lorun ogbologbo kokoro inu eje to mu kara omo yun wa kara omo jawaje to nfa ara tita ati ese to ngbona owo atese to nkuriri pajapaja to ndi mo wa lowo lese ati gbogbo isan ara to ti doku e ma lo Osula Bitters o egbogi ajisan ni gbogbo isan ara to tin da se sile gbogbo isan ara to ti le eyin o le ririn ibuso meji mo e ti ma mi gule te ba ti rin die e ti simi lai mo ye igba loju ona eyin o le dagbese nle kebekebe ese ti ma nwo lati gbe a wa dabi en pe won de block mo wa ni badi atelese to nku taitai to dabi en pe ko se je nbe atelese telomi a dabi en pe won tere tabi form mole isale ese to nkan ni to dabi eni pe eyan te egunmole eyin te larugbo nile tan pariwo orunkun riro e ma je ki Osula Bitters ko won ninu ile won o bi nkan se ni bi nkan o se eyan egbogi to ye ki gbogbo ebi kokan oni sinu ile ni Osula Bitters ti je o be ba nto bi e merin e marun lorukile o to mo eyin ti tototo gbogbo isan ara ti de apoju suga o ti sakoba fun isan ara wa ko wa se dede ba se fe mo bowo se npe pepepe be le se npon o ti wa se okunfa ifunpa giga ati airo orunsun fe lomi aya wa sa dede nja gbigbigbi lai je gbese kankan apoju suga ina ni o òun ló máa ń kọ́kọ́ síwájú kẹlòmíì kó tó ní stroke a máa pa nǹkan ọlọ́mọkùnrin míì kú fín tí ò ní lè gbérí mọ́ o bẹ́ẹ̀ bá ń gbọ́ ikú la gbọ́ àti ẹ̀wà mọ̀gbà tó rẹ̀ wọ́n silent killer àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mú àwọn ọmọ wa o bí àpọ̀jù ṣúgà ò báyìí tí wáyé kọ́mọ́ bá wá wáyé tó bá ti wá wáyé ẹ lò sula bitters kó bá wa fọ gbogbo oró tó dùn dànù òsula bitters ààbò pàtàkì ló jẹ́ o lọ́wọ́ gbogbo ìṣòro tó ń kojú iṣan ara àti gbogbo àìsàn míì tó lè jẹyọ látara ntódùntódùn tá a ti jẹ tá a ti mu gbogbo ẹ̀yin aláfẹ́èyàn tẹ́ ẹ fẹ́ràn fàájì ẹ fòsula bitters síwájú o tẹ́ ẹ bá ti dágbo àríyá gbogbo ntódùntódùn tá a ti jẹ yóò bá wa fọ gbogbo rẹ̀ dànù egbòogi olómi ni o tí kò lọ́tí nínú rárá lòsula bitters jẹ́ o ó rọrùn láti lò ìjọba sì ti ṣàyẹ̀wò lórí rẹ̀ wọ́n ti lù ú lóǹtẹ̀ ó ti ní NAFDAC number o oríṣiríṣi ọ̀nà lèyàn lè gbà lo òsula bitter fún ìtọ́jú ara ọ̀tọ̀ọ̀tọ̀ àdírẹ́sì wa nìyí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́ọ̀lẹ̀ ní agric bus stop ní ìlú ìkòròdú ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí ìsàwò ẹ bọ́ọ̀lẹ̀ ní abbey bus stop àdójúkọ abbey bus stop yẹn ẹ ti rí bánà wa ń bẹ̀ ẹ̀yin ti sàgám ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní ìláyè ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn ẹ wọnú street yẹn níwájú transformer tó wà ń bẹ̀ ẹ bèrè òsúlà àbà ẹ ti rí bánà wa ń bẹ̀ àǹfààní ńlá rèé o fún wa lágbàtà tó o ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ níléeṣẹ́ wa o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o 08022333205 08022333205 ẹ̀múlẹ̀ nǹkan sí 08022333205 08022333205
6: òsúlà àbágbé tuntun àrà ọ̀tọ̀ mẹ́rin rí egbòogi jáde o òsúlà bitter lorúkọ rẹ̀ ń jẹ́ tá a bá wà ń polongo òsúlà bitter ní gbàgbà ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ọmọdé àtàgbà tó ń jẹ mọ́dùnmọ́dùn ní gbogbo ògbà egbòogi òsúlà ní kẹyà ní nílé o ẹ̀yin tí ẹ fẹ́ kí ara yín tó wúwo kó fúyẹ́ ẹ máa gbéra bí ewé ọlọ́fẹ́ ẹlòmíì aranjú kankan kó tó lè rí gbọ̀nsẹ̀ ṣe lọ́wọ́ ìgbọ̀nsẹ̀ líle pankó pé egbòogi ẹ̀rù jẹ̀jẹ̀ ọkọ̀ jẹ̀díjẹ̀dí òsúlà bitter ní kẹ́ ẹ lò gbogbo ìdọ̀tí tó ti dì sínú iṣan ara wa tí kò fún omi àtẹ̀jẹ̀ láàyè láti ráàyè rìn lọ sí ibi tí ara ti nílò omi àtẹ̀jẹ̀ kọ́ fa kí apá àtẹsẹ̀ ó máa wúwo kí ẹlòmíràn ó má sí ìrìn láti máa mí gúlegúle bí olókè ilẹ̀ tí ẹlòmíì bá fi ẹsẹ̀ tẹ ilẹ̀ bí ìgbà tí wọ́n tẹ fọ́ọ̀mù ni àti dìde dogun àti bẹ̀rẹ̀ ìjàngbọ̀n ṣe ni ó dàbí wípé wọ́n di blọọkù mẹ́lòmíì níbàdí òsúlà bitter ní kí ẹ fi kojú ogun amáyésù nígbé ó máa ń rẹ̀ wá tẹnutẹnu ògbólógbó infection ó ti dọba sínú

0: tàbí tó ti dòkú. Bí ẹ bá lo egbògi òsúlà bìtà, bí ò jí padà ní lẹ́sẹ̀kẹsẹ̀, orí egbò igi àjí san tó dájú ni.
1: Ẹ̀yin òbí àti alágbàtọ́ tó lọ́mọ nílé ìwé ńlá, ẹ fò òsúlà bìtà tẹ́lẹ̀ ẹrù, ọmọ wa ò ní jìyà oníyà o, gbogbo ìfẹ́sàn téèyàn lè kó látara ilé ìgbọ̀nsẹ̀ gbogbogbò tó lè fa wàhálà nínú ayé àwọn ọmọ wa lòsúlà bìtàs yóò bá wọn fọ̀dànù o. Àdírẹ́sì wa nìyí o, níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú, ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Ìsàwò, ẹ bọ́lẹ̀ ní Abe Bus Stop, àdojúkọ Abe Bus Stop yẹn ẹ ti rí bánà wa ńbẹ̀. Ẹ̀yin ti Sàgám, ẹ lọ sí ìsàlẹ̀ ọkọ̀ roundabout ní Ìláyè, ẹ wo bí áàkì tí wọ́n ya adé sí yẹn, ẹ wọnú street yẹn, níwájú transformer tó wà ńbẹ̀, ẹ bèrè òsúlà àbà, ẹ ti rí bánà wa ńbẹ̀. Àǹfààní ńlá rèé o fún wa alágbàtà tó ní àdírẹ́sì ibi tá a lè wá ẹ sí. Máa bọ̀ láti wá forúkọ sílẹ̀ láti bá wa dòwòpọ̀ nílé iṣẹ́ wa o. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa nìyí o, 08022333205, 08022333205. Ẹmu lẹ́ǹkan sí 08022333205, 08022333205. Ẹ fẹ́ mọ gbogbo ohun tá a gbé dání nílé iṣẹ́ wa, ẹ lọ fọ́lò wa lórí gbogbo social media platform wa osulaaba.ng. gbogbo ohun tá a gbé dání lẹ́ẹ̀mọ rí kété kété. A ní fàìsàn ló gbá o.
2: Osulà bìtà ni o.
3: Osulà bìtà ni kẹ́lu.
2: Ó tún gbára ní ro.
3: Osulà bìtà ni kẹ́lu.
2: Àpọ̀jù ṣúgà kò sí mọ́ o.
3: Osulà bìtà ni kẹ́lu.
4: Radio 1, 103.5 FM.
5: Radio 1.